tẹwọ sí bí sá ara ọ padà ara ọ padà ara ọ padà aago kan lọsàn yìí ní àdúrà agbára yóò ti bẹ̀rẹ̀ nínú fàpẹ́ bẹ́ẹ̀ ni tí n bá sọ pé àdúrà máa ní agbára pìpì ara ẹ torí pé àdúrà tó fẹ́ lọ gbà àdúrà tó ní agbára ni àwọn alágbára ló ń kóyàn lẹ́rù àwọn alágbára ni máa ń kóyàn nígbẹ̀kùn gbọ́mísà tí o bá fẹ́ bọ́ àdúrà tó lágbára èèyàn máa ń gbà àwọn ogun kan máa ń sọra wọn di takú ọlọ́jì sáyé ènìyàn wọn fẹ́ lọ nìyẹn irú ogun bẹ́ẹ̀ ó nílò èèyàn tó lè takú sínú àdúrà láti bọ́ alágídí ogun ó nílò alágídí wòlíì àti alágídí aládùúà mo gbàdúrà nínú ìgbèkòtò wà ó máa bọ́ ayé máa ń sọ̀yàn ni ẹni tó wà lókè dẹ̀nà máa ń sọ àtẹn tó fẹ́ gòkè àtẹn tó ń sáré àwọn tó máa ń sọ nìyẹn bọ̀ wọ́n lè bá ẹ tó o bá ti dúró ni o èèyàn gbọ́dọ̀ dúró bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ dúró yóò bá bọ̀ wọ́n ní ẹni tẹ́ gún lé kó náà wọ́n dúró máa rọ́jú ni bó ṣe ń rẹ ara ayé bẹ́ẹ̀ ló ń rẹ ara ọ̀run so o gbọ́dọ̀ dúró tó o bá jẹ́ aládùúà àdúrà ní ọ̀pá kristẹni láti bá ọlọ́run ni ẹ̀nàwó sókè tó o bá lè sàmì mo pàṣẹ àwọn tó ń pinnu ebi lórí ẹ ìmọ̀ wọn dasán ìmọ̀ wọn dasán ayé tó fẹ́ lì kò lóhùn òpadà fídíò kò lóhùn òpá o ó plan ẹ̀ ni ó ń fẹ́ kí ọmọ rẹ̀ kọ́pa ó fẹ́ kó gbẹ̀mí ẹ̀ ọmọ bíbí inú dáfídì orúkọ rẹ̀ á máa jẹ́ absalomu ayé tó fẹ́ lì lọ bá pamọ́ pọ̀ ó gbogbo ẹ̀dẹ̀ ló mọ̀ pé ayé tó fẹ́ lì ó wà ní ìjọba dáfídì kẹtẹ tó mọ̀ pé wàhálà bẹ́lẹ̀ láàrin ọmọ àti bàbá ó kú lẹ́yìn bàbá ó lọ bá ọmọ ó wá fún ní ìmọ̀ràn tó máa fi pa bàbá ẹ̀ ẹ wá gbọ́ sà àkọsílẹ̀ tó wà fún autopilot ni pé tí ó bá fún ẹ ní ìmọ̀ràn kan ó máa dàbí pé ọlọ́run fún ẹ ló bọ́lẹ̀ tó wá advise ẹ ìmọ̀ràn rẹ̀ kìí tà sí i bọ̀ nígbà tó kan ti dáfídì dáfídì lọ takú ti àdúrà ni ó forú gbàdúà olúwa báyìí mọ aitofeli jẹ́ orúkọ ni bí ègún yẹn ṣe lágbára tó lórí jacob orúkọ ni oru yẹn ló bá daniel oru ló bá ọlọ́run pàdé ló ṣe gbọ́n ju àwọn ẹlẹgbẹ́ rẹ lọ oru kan ni daniel lò nínú ihò kìnìún tí ó lè palára oru kan ni bọ̀ kì í ṣe oru yẹn ló gbàdúrà rẹ oru kan ni gbogbo ọmọ israẹli ni wọn bọ́ lọ wàhálà oru kan ni ẹnì kan ní mi gbọ́ sà ó máa bọ́.

0: gbàdúrà ìmọ̀ta lórí ẹ ó túká ìmọ̀ wọn ò níjọ ìmọ̀ wọn ò níjọ ìmọ̀ wọn ò níjọ ìmọ̀ wọn ò níjọ in the name of Jesus. Ẹ wá gbọ́ eléyìí sá ẹ lé lè máa iṣẹ́ kí lòróró ń ṣe ò lè mọ́ ìgbà tó bá ṣẹlẹ̀ nú ayé ẹ tí wọ́n náà ní testimony wàá mọ̀ pé òróró ìṣe lásán. Mo sọ lánàá pé ẹgbọ́n tí Mátù ṣe ní ọjọ́ Monday àìmọye ẹ̀rí tá a máa ń gbọ́ nípa Mátù yìí à á fún ẹ lọ́fẹ̀ẹ́. Òróró àìmọye ẹ̀rí ẹ̀rí mẹ́ta ni wàá gbọ́ nípa òróró láàárọ̀ ẹ̀ mo dẹ̀ mọ̀ pé òróró máa ṣiṣẹ́ fún ẹ̀. In the name of Jesus.
1: Praise the Lord. Orúkọ mi ni Kíkẹ́ lọ́mọ Adigun. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ṣe bí ọba. Ní ọ̀sẹ̀ tó kọjá Sunday ta wà ń bíbá ní ìmọ̀pára ọmọ mi ò yá. Ara òye ò yá ó pọ̀ tó extend agbálágbọ́ ọmọ tó wà ní ọkọ tó ti ń bímọ. Ó ń dákú ṣeré ni. Wọ́n ọ̀dẹ pe mi ó ní láti jọ Friday ló ti bẹ̀rẹ̀. Bẹ́mi ṣe wá ń lọ mo wá yà ní ọ̀dọ̀ wọn wípé oyin tí wọ́n fún wa kẹ́mi náà lọ tọ́ sí wọn lẹ́nu ní bá débẹ̀ má ní kí ló dé lọ́wọ́ ni à. Ọmọ mi ló ní káwọn má pé o pé kí n wo o ń ṣe lọ́wọ́ tẹ́ ń dákú ṣeré o pé ṣùgbọ́n ṣàṣọ pé ẹ má pe mọ́mì hun. Ọlọ́run bàbá ṣe bí ọba wà láàyè kan ṣáà máa pe mọ́mì hun nígbà tí máa débẹ̀ mo ní gbọ́ àánú kí ló dé wo bó ṣe rí o dẹ̀ni kán má pè mí oníṣẹ́ bẹ́ẹ̀ lọ ṣọ́ọ̀ṣì. Àbọ̀ Ọlọ́run ṣe bí ọba ò sí láàyè mo bá gbé òróró mo gbé oyin mo ṣàdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bàbá ṣe bí ọba Olúwa ṣe ohun ti wà láàyè o.
2: Orúkọ yín ní Tolúwa ṣe
3: Mrs. Balanle Shuaga. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ṣe bí ọba nípasẹ̀ òróró Ọlọ́run gba ògo lórí ayé ọmọ mi. Láti 2019 ló ti ṣe tán tàbí process admission tí kò rí but last year ó ti sú ọlọ́run ò ṣe mọ ọmọ ní kọjá kó ṣe so that was exam the last year so máa kẹtù ju èyí tó ti ṣe sẹ́yìn lọ so mo ti àṣeyà aṣáà retí admission ara admission bá ṣe pé ọ̀gá ènìyàn wá ní pé court tó mú o pé ló ti pọ̀ ń bẹ̀ jù pé kó change course aṣáàfin lówó ó ní ká mọ́ owó asanwó a change course àti máa díjọ́ kẹta àárí èsì abátú pé ó wá sọ pé ní láti tún change course ọkọ change school mo ní bó ló fi ṣerú yẹn èmi ò ṣe yẹ mọ mi change school ọmọ ẹ ṣáàké kò fẹ́ lọ́bi ṣẹ́ńjẹ́ ẹ mo ṣàbẹ̀nu kọ́ra ọlọ́bi ṣẹ́ pàtó àìdí àárọ̀ Monday dáàdì wá sọ pé ọ̀sẹ̀ yẹn ní ọ̀sẹ̀ òróró ní last year that was September bíi October ṣá wọ́n ní ọ̀sẹ̀ òróró ni a wà yí o láàárọ̀ Monday tá à ń gbọ́ rí òwúrọ̀ pé ká fi òróró ìpàṣẹ òróró tí ọlọ́run dá sáwọn olórí lójú ọ̀la pé ká fi bí ọlọ́run fún gbogbo ibi tí kò ti sáyè fún wa pé kí ọlọ́run fi ààyè gbà wá níbẹ̀ bí mo ṣe sọ jíìnì ẹ mo kàn lọ mú mọ́tù kan ni nínú àwọn káṣí tí mo kó sílé mo bá lọ gbé òróró kan náà òróró tí mo gbé mọ́tù mo ṣáà mú òróró inú òróró kékeré tí mo gbé sílé mo ṣáà bú sórí mọ́tù yẹn mo bá lọ síbi píkṣọ ẹ tó wà ní pálọ̀ tí wọ́n fún fún bẹ́ẹ̀dì mo ṣàbòrò ẹ̀ sílẹ̀ mo ṣàfihàn èmi náà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ àìdúrà pé ọlọ́run ṣe bí ọba bá ṣe parí ìrè owó láàárọ̀ ẹjọ́ Monday yẹn gbogbo bí sọ́tí ní kò ṣàyé ọlọ́run o bá mi fààyè gba ọmọ mi jẹ́kọ̀ọ́rọ̀ admission ọlọ́run bàbá sí bí ọba fààyè gba ọmọ mi gbà tó máa di alẹ́ ló bá pè mí mọ́ mi guess what wọ́n ti fún ládùúṣọ́ o mo ní à ló bá ké ló ń ké pé that was the day pé ọjọ́ ẹ̀ ni ọjọ́ tí inú òun dùn jù èmi náà bá sunkún pé ọjọ́ ẹ̀ ni inú tèmi náà dùn jù ẹ̀rí mi nìyẹn o.
2: Hallelujah.
4: Orúkọ mi ni ẹja john arẹnu láti ẹnika branch number 3 paragon bàbá ṣíbí ọba church wọn fẹẹ gbẹra gba sórí agbára tí òróró ní ohun ayé ẹdá òróró ó ti ṣe agbára oṣiṣẹ ìyanu ó ṣẹlẹ fún jọ Monday ọkàndínláàárọ ìgbà tó pé kò ní bí ẹsẹ gbé mọ àwọn nígbà kan ti fi ṣe pé omidika ní ṣe ní ọmọ àti kàràmọ mọ òpó ní ẹ kò lè yé ẹ má fẹ bí ó ṣe wí ọmọ ìdílé tí ó bẹẹ ìyára ìjọ mo ní pé kí n bí òróró kí n òróró pa mo ṣe bí òróró ẹni ẹka ẹni ẹni lọwọ àwọn ẹka ẹgbẹ ọgbọn márùn ẹni ẹka ẹgbẹ ẹka ti ìwé ẹ wájú ẹ wájú ẹ kí ni ẹ yìí ní ẹsẹ tí màá rí ní a few seconds ó ní bí ọkẹlẹ púkà ní ẹsẹ yìí máa rí pé láìsí ní mọ́ọ̀fù ẹsẹ mi jẹ mọ́ọ̀fù wájú yìí ní wáṣí ní kúfin wọlé ni ẹ gbẹjà lọ.
0: Ẹ ló kọ Jésù wá dìde mo rán òróró jáde báyìí ní ìgbèkùn tó wà ó tú ọ sílẹ̀ ó tú ọ sílẹ̀ tu asile. O gajoru la da oro le mini ori. Mo connect ororo ye mo ororo ti a se to sile gbogbo edeni to ba loro ofe lati gba loruko Jesu leyin ororo iwo na ba ga
5: amen
0: wa ku onugbe
5: amen
0: wa ku onugbe
5: amen
0: wa de se bi oba
5: amen
0: Jesu oluwa wa
5: amen
0: gbogbo eyan mo lorun te ma support isei en ye ma gbadu mo fe so gbolo meta aye adide
5: amen
0: wa do lowo
5: amen
0: o ni mala to wo ko
5: amen
0: in the name of Jesus bo tin san re re to fi support wa loruko Jesus be lo mo ga
5: amen
0: am aye adide
5: amen
0: wa do lowo
5: amen
0: o ni mala to wo ko
5: amen
0: in the name of Jesus bo tin san re re to fi support wa loruko Jesus be lo mo ga
5: amen